0: ènìyàn mi ní ìka ènìyàn wà wá jápẹ́ mọ́ àwọn mẹ́ta ẹ̀ lè pa náà bò mi ṣáájú anybody jókòó mama mo ń gbọ́
1: ìgbà wa tó ìjọ kẹta tí mo mu omi ẹ̀yún bóyá ìtọ̀ fẹ́ jáde ní gbogbo bíbí wa ń ro mi
0: ìtọ̀ jáde
1: kò jáde mọ́ òróró tó wá fún mi mo bá rántí mo wá lọ gbé mo fi ra gbogbo ara mi gbogbo ẹsẹ̀ mi ti ń kú rìrìrì àtọ́jú ara mi látìgbà náà mi ń tọ̀ mọ́ ìgbà tí ń tọ̀ mọ́ tá a wá débi tí a ti dín nǹkan wọ́n wá ní a kí ló dé aṣọ mi òtútù ni mo ní rárá wọ́n wá pe ọmọ ní bottle water wọ́n á ra bottle water méjì fún mi mo wá mú wọ́n wá ní a kí ló dé mo ní kò sí nǹkan kan mo wá sọ fún ọmọ ní a wá sí ló mọ̀ gbé omi tó haúsá lè mi ò mọ
0: ṣe haúsá ni yín ni
1: bẹ́ẹ̀ ni ọmọ jọ́ọ̀sì ni mi mo kàn fẹ́ yorùbá ni mo ní wàásì ló fún mi ní omi àti òróró tí mo lò lọ́wọ́ ní wàásì yóò sì wà bá òun ipò di òru rẹ̀ bí mo ṣe lálàánú pé wọ́n gbé rọ́bà wọn bá tó ní kí n tọ̀ oorun tí màá sún báyìí mo kàn fi ẹsẹ̀ gbá
0: rọ́bà sọ ni
1: rọ́bà náà ni
0: dandan tẹ́lẹ̀rù ó gbé
1: gbá rọ́bà náà dànù gbogbo abọ́ tá n fi ń dáná nkankan ọkàn
0: lójú oorun yẹn
1: lójú oorun ọkàn dàlé mi lórí ni ó ṣe wá dàlé mi ní gbogbo ara àsáwọn náà ti jí
0: wọ́n jí
1: èmi sùn ní orí ẹni bí mo ṣe gbórí sókè bá orí ojú èmi àti wọn kàn ṣe méjì ni wọ́n bá ní ẹ dìde oorun òṣì tẹ́ mọ̀ sùn ní oorun rádaràdá tẹ́
0: ṣé lójú ayé wọ́n ti sọ yẹn
1: lójú ayé ni wọ́n ti bí mo ṣe jí báyìí tí mo mọ̀ pé èèyàn ṣe báyìí
0: èèyàn ṣe báyìí ọkàn lajú
1: bí mo ṣe wá ṣe báyìí mo kàn rí wọn lórí mi tí wọ́n ṣe báyìí wọ́n ṣe wá lé mi pé kí n dìde lórí ẹ nínú bí mo ṣe dìde nù bí wọ́n ṣe ń kanra mọ́ mi nù tí mo bá gbé yìí wọ́n ní ìmọ̀ gbé tí mo bá gbé tọ̀ wọ́n ní ìmọ̀ gbé wọ́n ṣe ní dẹrù mítà tí wọ́n ní kí n máa lọ
0: wọ́n dẹrù yín ta wọ́n ní ẹ máa lọ
1: ó ní mo ní tó ẹ fún mi ní owó tí n bá fi lè lọ nísìnyí kò sí owó tí mo fẹ́ fi gba ilé àbí kí n fi ṣiṣẹ́ wọ́n ní kí n kó àwájú àwọn owó táwọn bá fún mi kò lè ṣàǹfààní fún mi
0: wọ́n ní owó yẹn ò ní ṣàǹfààní
1: wọ́n ní kò ní ṣe àǹfààní fún mi bí mo ṣe gbé báàgì mi nù tí mo wá ṣe àlàyé fún yà yìí lọ́wọ́ ní.
0: ìyàwó ẹ̀yin lẹ mú wọn wá ni.
2: dádì nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí wọn ní ìta ńbẹ yẹn wọn wá ń sọ̀rọ̀ wọn ti ń ṣe tẹsítímọ́nì yẹn fáwọn èèyàn èmi ò tiẹ̀ mọ̀ pé fámìlì mi gan ni wọn bí mo ṣe bí mo ẹbí èmi wá ní nǹkan tẹ́ sọ yìí ó yẹ kẹ́ ṣe ẹ tẹsítímọ́nì wọn lẹ́rù ń ba àwọn wọn wá ní kò síbi tí àwọn ò dé sí mo wá ní màmá ẹ fi ọkọ̀ balẹ̀ mo ní kí wúrà tó dán mo ní yóò la iná kọjá mo wá ní màmá mo ní tẹ́ bá má ẹ̀ mo ní èmi torí pé owó ilé mi ti expire mo ní wọn lè gbà kí n fi wọn sí ọ̀dọ̀ mo ní ṣùgbọ́n tó bá lè máa sun waiting room nínú garage wọn wá láwọn ó sùn títí táwọn ó fi ṣe testimony pé torí ẹ̀mí yẹn ń sọ fáwọn pé táwọn ò bá ṣe testimony pé ogun yẹn tún lè padà bí èmi ìwọ̀nba nǹkan tí mo bá wá ní mo máa wá fún wọn ní oúnjẹ mo wá ti ń bá wọn wá ilé pé tí wọ́n bá tiẹ̀ rí ilé tí wọ́n máa gbé pé wọ́n lè máa ta ọjà kéékèèké tí àwọn náà ó fi lè survive mo wá béèrè pé àwọn ọmọ ńkọ́ wọ́n wá ní wọ́n ti kọ ẹ̀yìn àwọn ọmọ sí àwọn.
0: ọmọ mélòó lẹ ní.
1: ọmọ mẹ́ta.
0: níbo wọn wà.
1: ọ̀kan ń bẹ ní àbújá ọ̀kan ń bẹ ní jos.
2: pé àwọn ọmọ yẹn pé wọ́n ti kọ ẹ̀yìn wọn ló jẹ́ káwọn wá ṣe ọmọ ọ̀dọ̀ láti jos wá sí èkó mo wá ní pé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe pé kán máa gbàdúrà wọ́n wá ní láti ìgbà tó ti débi mo máa ń kọ́ wọn wọn ò màdúrà gbà tẹ́lẹ̀ mo sáà ń kọ́ wọn bí wọ́n ṣe máa gbàdúrà won ma ki
0: kile
1: emi gbo nti won ma wi ni ke se pe boya ma duwa ma mi gbo
0: eh gbo nti won so bi bawo
1: gbogbo nta ma wi emi gbo ngba ti o mo mi la
2: mo ma wa ko won pe bi won se ma gbadura won wa la won o ki sun tele pe sugbon lenu gba ti won de bi bai won ti wa sun mo wa ni o ye kan se testimony
0: e won to se ton to
1: ah ala mo je I will be like.
0: O gbe yan mo Olorun. E wo bi Jesus se fun iya yen nisimi. E bi lo ngbo. In tin sele la wa ngbe jade. Oh, o de kun le papa n lo sori Facebook. Mo n lo egbe omi yin pade mi nbe. Ah, baba mi se bebe. Jesus yi se bebe. Ja tun gbadua so mi. O ni toto buku kan mo. They be pending on my lotu ara re agbara to nlo mi ateje re ti won fi sunwo ni bomi agbara tin gba siki re die die mo pase ko jabo ko gbe ko date mole in the name of Jesus Christ eyan mo lohun gbogbo yin te wa nle e ja lo Facebook e ja lo YouTube e ja lo sori TikTok a ni ojo Saturday ni ilu osodi eyin ara iko e gba woli ode ani fun ani gba ni nta ba se laarin ago mefa idaji ngba ti o ba bi di ago mesan mejo abosi mesan pari bo ba pe de awon ti pe last week won ri pe woli ode kun le ti lo emi e waste time o e be wo ye ti mo lo lori Facebook ni ise e wo ye ti ma lo lori radio ni ise ko ju ba nlo kin la nse ta ndo ewe la primary school ti nbe ni osodi ni agbara Olorun ibe la lo ni ojo Saturday ni ago mefa idaji ewo gbogbo eyan omo Olorun mu ore isinmi jade eke baba mo fi rugbin ile fun mi ni isinmi mu ida mewa isinmi agbogbo eyan akobi omo te ti san irugbin yin idiyele yin gbogbo akobi mama rubo iba si omo to sese bi to je akobi re ru ebo 1002 fun gba ti o ba fi di ola Friday mi ni soro ola ni o pari ola so ka le gbenu ko nbe bi ogo se nje ti Olorun gbogbo eyin te je akobi omo ru ebo 1002 Olorun pada gba ogo mi jade fun mi account number church we 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank Bin your basi wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in here Comfort Life Mission International ni o tun gbe jade eyin omo Olorun ti won bi loni da eyin wo leyin na mark wedding anniversary yin bi ti jeta bemi na se se e ma bo wa kunle enikan wo li ese bibeli wo la fe ka iwe job la mo ti side iwe job chapter 7 titi wo 12 e kunle abe wo bi gbugbu ese nlo Jesus la fun ni nisimi je wa gba Jesus ke nse ribo mi fun wo lo ba de ni igbala gbogbo eyan omo Olorun ti won bi eyin te mark wedding anniversary yin e wa kunle gbogbo owo mi soke oro bi ope oni tan ninu irajo re happy birthday to birthday celebrants happy wedding anniversary mo sole kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 08 88 71 65 66 e send the message ire atanu ko ba yin God bless you.
3: From Lagos, this is
4: Jordan. Get on the train. Follow us on social media. Facebook Jordan105.5FM. Twitter Jordan105FM. Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for

0: from Lagos, this is
1: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables, and product review, call us on 0704-3757685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com. For satisfaction beyond wow. Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Hey yo, go tell one, you know, you ain't no one, you suck it. Oh, your body won't go, go. Hey! Sorry, my duro jelly come. Yeah! Oh, go, lo, Jimmy, lo, ura. Hey! Oh, go, lo, Jimmy, lo, ura. Alone, shape your body.
5: Ìdí àlú ó yá máa sẹ̀. Tójú máa bá ti máa nìrì máa ń sẹ̀. Ojú wò ní mọ́ kiri ó máa sẹ̀. Àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sọ bí àkókò èrè òwúrọ̀ dé. Ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SM Mustapha JP. Bàbá ṣe bí ọba. Olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church. Land of Reality. Ti National Camp wọ́n wà ní. Ṣé bí ọba International Power Line Camp. Kilometer 54. Gọ́ọ̀sì Ìbàdàn Expressway. Lúfùwàpẹ́ Ìpínlẹ̀ Ògùn. Apọ́sù Oya.
6: Gbogbo ara ni kò fi sàmì. Agbada ogunnu ayé rẹ̀ ó yà gbiná. Mo pa láṣẹ ni. Mo dúró mi ò dádúró. Mo sọ̀rọ̀ jáde bí ikọ̀ àti ìrìjú Olódùmarè. Mo ní agbada ogun tí wọ́n máa ń jogún ní ìran tá a ti bí ọ lórúkọ Jésù ó yà gbiná dànù. Agbada ogun tí èjé yẹn ó ràánú. Agbada ogun tí èjé yẹn ó róore. Agbada ogun tí èjogo ó yọ. Mo pàṣẹ ó yà gbiná. Àti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé iná ṣáájú Ọlọ́run ó dẹ̀ ju ọ̀tá rẹ̀ run. Lórúkọ Jésù gbogbo agbada ogun aṣọ àwọn àgbà tí ń dà ọ́ lámú tí ò jẹ́ ó kán oore tí ò jẹ́ ó kan àánú. Mo pa láṣẹ ó yà ẹ gbiná. Ogun ayé rẹ̀ ṣẹ́. Mọ̀lọ́gun ayé rẹ̀ ṣẹ́. Ogun ayé rẹ̀ ṣẹ́. Jáde kó lọ pàdé àánú. Lọ pàdé olóore. Lọ pàdé àánú. Lọ pàdé olóore. Ó mú ẹ̀rí rẹ̀ padà. Láṣẹ ti bàbá. Tọ́mọ̀ tẹ̀mí mọ́. Tó o bá ti jáde wà pàdé aláàánú. Wà dẹ̀ mórí wálé. Jésù Olúwa wa. Ó yẹ kó o gbàgbọ́ pọ̀rọ̀ yìí dayọ̀. Ó yẹ kó o ti gbàgbọ́. Àṣẹ tó tẹnu mi jáde kó lè lọ lásán. Ní orúkọ Olúwa, èmi tún sọ tẹ́lẹ̀. Kí ilẹ̀ òótọ́ sùn wà ní testimony. A fẹ́ yin Ọlọ́run. A fẹ́ yin Ọlọ́run. Evangelist Jola fún wa lórí.

forúkọ tuntun pé ìwọ náà ò dẹ̀ ní rí bákan náà mọ lórúkọ jésù ó máa ní tẹsímónì tó kọjá bẹ́ẹ̀ ìfàmì òróró yàn tó ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé ìsẹ́mínẹ́sì apọ́sù dr isẹ́bù mustapha jp àti màmá prọfẹtẹ sunis mustapha bàbá àti màmá ṣebí ọba lórúkọ gbàlejò nípàdé àdúrà ìparí oṣù karùn-ún tó bá wá ìwọ náà máa ṣebí ọba lórúkọ jésù àmì.

0: Lórí ètò yìí lè wá ta ọjà yín lè wá polówó ọjà yìí ẹ wá polówó iṣẹ́ tí ẹ bá ń ṣe ẹ fẹ́ ṣe sẹ́mínà ni ẹ wá ṣe polówó lórí prógrámù yìí ẹ má lè reach millions and millions of people tí wọ́n gbọ́ wá ní gbogbo Èkó àti Ogun state ẹ láǹfààní láti ta ọjà yín láti ta nǹkan tí ẹ bá ń tàyẹ láti ta fún àwọn olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ lórí ìkànnì ìjọba 105.5 FM. tẹ̀bá wa wò ó pé mo fẹ́ wá ṣe ìpolówó lórí ètò ọ̀nà àbáyọ nọ́mbà wo ni mo lè pè sí fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ètò yìí láti wá ṣe ìpolówó ẹ lè pè lẹ́yìn ètò sí orí 08064095598 08064095598 number ti e pe si niyan fun eyin ti e ba fe polowo oja yin e fe polowo nkan te n seda abi ise owo yin na ni e fe gbe laruge tori ipolowo ni agunmu ohun lagunmu ise ohun lagunmu ise ti a ba n se o boya n ta oja oja afake oja wa ma ta ipolowo na la se òun ni èrò fìmọ̀ ya wá sínú ilé ọjà wa níbi tá a ti ń ta ọjà abálàyé òun lẹ́tìmọ̀ kọ́ nípa àwọn iṣẹ́ tí ẹ lè ṣe business tí ẹ lè ṣe tí ẹ sọdowó ó yẹ tí ẹ ti ń gbọ́ mi ẹ ti ń gbọ́ mi ó ti pẹ́ díẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ẹ wá ní àwọn ìbéèrè ẹ láwọn nǹkan tí ẹ fẹ́ béèrè tí ẹ fẹ́ kí n kọ yín lórí ètò ẹ fẹ́ kọ́ nípa bóyá mo ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan sẹ́yìn ẹ wá ní ìbéèrè lórí wọn ẹ fẹ́ kí n kọ yín bóyá ọ̀gbẹ́ni James ẹ fẹ́ kí n jọ ẹ kọ́ wa ní AI ni o àbí ẹ fẹ́ kọ́ nípa nǹkan kan ẹ pè ẹ lè pè sórí 09063352 ẹ pè lọ́wọ́lọ́wọ́ báyìí láti make a request yín pé ẹ jọ ẹ kọ́ wa ní ilé àbí ẹ kọ́ wa níyẹn àbí ẹ ti kọ́ wa ní kíní rí ẹ tún wá fẹ́ ẹ fẹ́ béèrè ẹ lè béèrè any question kò bá jẹ́ offline business ni kò bá jẹ online business ni ẹ lè béèrè any question lórí ẹ 09063352 lórí ètò yìí mo ti sọ̀rọ̀ dáadáa lórí artificial intelligence mo sọ̀rọ̀ nípa àwọn nǹkan tẹ́ lè fi ṣe bẹ́ẹ̀ ṣe máa sọ di owó mo sọ̀rọ̀ lórí social media marketing mo sọ̀rọ̀ lórí content creation bẹ́ẹ̀ ṣe máa create content ẹ máa pa owó bíyàwó ilé a ṣe máa create content nílé tí mo pa owó láì jáde bíbá lélé náà ṣe mọ create content àwọn side hustles tí a lè mọ ṣe gbogbo ẹ òun náà ni mo ti kọ wa lórí ètò yìí mo tún sọ̀rọ̀ mo kọ wa lórí microtax business àwọn online iṣẹ́ tá a máa ma ṣe in fact gan àwọn fọ́nrán kan ti wà tó jẹ́ pé nísìnyí àwọn ọ̀dọ́ ti ń take advantage of àwọn platform yẹn work at home platform ni o ẹ máa apply fún iṣẹ́ tẹ bá ti apply wọn mọ gbéṣẹ́ fún yín ó lè jẹ́ kí bí wákàtí bí mẹ́rin sí mẹ́fà òun lè fi ṣiṣẹ́ lójúmọ́ tí ẹ sì mọ gba owó àwọn míì ń gba tó 300,000 above ní ìparí oṣù owó yìí dọ́là náà fi máa ń san tán máa fi ṣe sí náírà òun ló máa ń wọ iyeyẹ work at home ni and kò dẹ̀ sí special qualification you know láti fi lè ṣiṣẹ́ ìbọ̀ ṣùgbọ́n ẹni tó bá máa ṣe àwọn work at home job yẹ ìyàwó ilé lè ṣe àwọn ọ̀dọ́ wọn lè ṣe ẹni yẹ gbọ́dọ̀ ní ìmọ̀ nípa kọ̀m̀pútà ẹ gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ṣe lè lo laptop because laptop is one of the required tool tẹ máa need láti ṣe àti pé fóònù yín náà ẹ gbọ́dọ̀ ní android phone méjèèjì yẹ òun ni nǹkan tó wá require so tí yẹn bá dẹ̀ ń gba bíi 300,000 jù bẹ́ẹ̀ lọ lóṣù láti lé láì jáde láì mọ sáré kiri ó dàbí pé ìyẹn náà ó máa ṣe díẹ̀ náà á ṣe díẹ̀ at least eléyìí tí ẹ máa da fáwọn ọ̀dọ́ wa dáadáa so àwọn wẹ́bsáìtì yẹn platforms yẹn ti wà dáadáa tí a lè lọ apply tí a ti mọ rí iṣẹ́ gbà 09063352 ẹyin tẹ bá ní ẹ ti ní àwọn ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ ti ń gbọ́ ètò yìí tipẹ́ ẹ fẹ́ kí n kọ yín ní nǹkan kan ẹ pè wọlé. Hello. Ẹ káàárọ̀ kí lórúkọ yín àti.
1: Alàgbà Ṣodẹ̀kẹ́ láti Yewa.
0: Alàgbà Ṣodẹ̀kẹ́ láti Yewa ó yà ẹ dá sétò.
1: Bẹ́ẹ̀ It is a mala and you can go by you.
0: Okay.
1: But you have spent it in Chico, Tono Dio, one decision, but you have decision. I don't know something to say. If you go my journey, if you go to read, so that there's no deal or death, no cocoa with security. Oh, my dear, you're aware. No, I saw you, Mr. Babara Kiloni, by the Fosso Dani. The Fosso Dani, so that was an issue. So that was a police situation. So that was a cosmetic.
0: I'm going to go to the house. So asubo ati kuro ni abala ye abala bi ti ati ma kora wa lori awon ise ti a le se ati owo yo fi mo wole ohun na lati wa yi seri eyin ti e ba n gbo ohun mi lowo lo bayi eyin ti e ba je student class yi e gbodo lo ko computer bi won se operate computer yen laptop at least ke ti ra small laptop kan e mo eyin odo na te n gbo mi awon owo te fi lo n ra awon nkan elon ra awon irun bara batara soye te ba de ka owo ye jo e le ra laptop we your con boya from 150,000 naira above e yan le ra laptop kekere kan ti a ti e mo lo te ba ni laptop te ba wa ko bo se le lo the easiest the simplest software to ke le lo ni Microsoft Word te ba le lo Microsoft Word perfectly then you are good then te ba ni knowledge of artificial intelligence yen AI yen ma tun ran yin lowo daada afun yin ti e fe mo gba ise lori ero aye lujara sugbon ma fun ni website kan website ti e fi ma se

0: ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post yẹn fún ti òwúrọ̀ tòní gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣẹ̀ṣẹ̀ léwájú àwọn ìròyìn eléyìí tí wọ́n sọdọ̀ sínú ìwé ìròyìn òun gangan ló wà wájú gangan báyìí o níbẹ̀ ni wọ́n ti ní àwọn ikọ̀ ọmọ ogun eléyìí tó jẹ́ orírun wọn o ìyẹn dhq ni wọ́n pè wọ́n the defense headquarters wọ́n ni wọ́n ti ṣe kíni o wọ́n ti ta ọ̀rọ̀ ọ̀hún nù pàápàá jùlọ ìròyìn eléyìí tí wọ́n ni wọ́n ń gbé káàkiri orí àwọn ìwé ìròyìn kan eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní àwọn ọmọ ogun wípé àdó olóró kan eléyìí tí wọ́n ni wọ́n jù ìkọlù kan tó ṣẹlẹ̀ o ìyẹn ní agbègbè kan ní ìpínlẹ̀ Zamfara ìyẹn ní ọjà tí wọ́n pè ní ọjà Tunfa eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Zùnmí òun ni wọ́n sọ wípé ó ti àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ti àwọn ọmọ ogun orí ojú òfurufú pé wọ́n ju àwọn ìkọlù kan ohun tó jẹ́ pé ó fa wàhálà ní agbègbè ọ̀hún ní ìpínlẹ̀ Zamfara ṣùgbọ́n wọ́n ní kínní yìí o igbá kan wo kan o pé èyí tí àwọn ọmọ ogun ṣe yìí ń gangan ló fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara pàápàá àwọn tí wọ́n ń tajà nínú ọjà ọ̀hún pé tí wọ́n gbẹ̀mí mì ṣùgbọ́n àwọn ọmọ ogun wọ́n ti sọ pé irọ́ o kò rí bẹ́ẹ̀ o pé àwa kọ́ kì í ṣe ohun táwa ṣe òun ló fa ìyún bẹ́ẹ̀ sì ló jẹ́ pé gbogbo àkọọ́lẹ̀ wa àti ibi táa ju ohun táa jù sí kì í ṣe àárín ọjà ń là wá jù sí o gẹ́gẹ́ bí àwọn ikọ̀ ogun yìí àwọn àjọ ọ̀hún ìyẹn tí wọ́n jáde pé irọ́ o ogun tẹ́ ń gbé káàkiri ẹnu pé àwọn ṣi àdó olóró jù síbi ọjà kan tó sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara wọ́n ní rárá o kì í ṣe tàwọn wọ́n ní wọ́n ti yọ o pé àwọn kọ́ wọ́n ní wọ́n sì sọ pé àwọn kọ́ sẹ́ àníyàn wọ́n ní àwọn kọ́ o wọ́n ní àwọn kọ́ o ń pé kì í ṣe ọ̀dọ̀ àwọn ló ti wá ó wà nínú ìwé ìròyìn daily post ìyẹn láàárọ̀ ti tòní bákan náà daily post náà ní ìròyìn ọ̀hún náà ti jáde eléyìí gangan ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbára ìyẹn ọ̀gbẹ́ni Salim Mahman òun ni wọ́n mà ti ṣàlàyé o Salim Mahman ni wọ́n ti rán ní ẹ̀wọ̀n báyìí o wọ́n dájọ́ rẹ̀ wípé kórè lọ lo 75 years lọ́gbà ẹ̀wọ̀n kí lọ́jọ́ orí bàbá látàrí ẹ̀sùn kan eléyìí tí wọ́n ní àwọn àjọ tí wọ́n ń gbógun ti ìwà jẹ́bánu ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ EFCC eléyìí tí wọ́n ní wọ́n ka ẹ̀sùn méjì láòtọ̀ọ̀tọ̀ wọ́n kà lé ọrùn bàbá yìí o ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbára nígbà ìṣèjọba ààrẹ tó ti dolóògbé ìyẹn ààrẹ muhammadu buhari o níbẹ̀ ni wọ́n ti ka ẹ̀sùn ọ̀hún lé lórí bẹ́ẹ̀ ni wọ́n ní owó kan wà eléyìí tó tó ₦33.8 billion eléyìí tí wọ́n ní ó lọ fi síbì kan kò wá mọ bó ṣe ṣe mọ́ ó kó pamọ́ kò wá mọ bí tó kó sí ó wá ń wa ó tún lé ó tún pààrùn ó tún fíríjì ó tún bẹ́ẹ̀dì kò mọ bí tó àwọn yóò sì sí níbo lẹ kówó èso ní ibi mo gbé sí ẹgbẹ́ jáde ìrìn iyùn ní pé wọ́n ní ó ṣe àrùmọ̀jẹ owó kan o eléyìí tó tó ₦33.8 billion eléyìí gangan lẹ̀sùn eléyìí tí àwọn àjọ EFCC tí wọ́n fi kàn án àti àwọn ẹ̀sùn míì eléyìí tí ẹni tí ó jẹ́ adájọ́ àgbà ìyẹn Justice James Omotoso eléyìí tí wọ́n kà sí màmá lọ́rùn kó tó di wípé wọ́n wò pódà pẹ̀lú àtótónu àwọn ẹlẹ́rìí àti agbẹjọ́rò lọ́tún lọ́sì ìdájọ́ mire ó yà ìwọ ọ̀gbẹ́ni Salim Mahman tó fi ìgbà kan jẹ́ mínísítà fún ètò agbára lórílẹ̀‐èdè Nàìjíríà ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá a ṣe báyìí a gbé ìdájọ́ kalẹ̀ lọ máa lo ọjọ́ ayé rẹ tó kù ìyẹn nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n pè ní 75 years imprisonment òun ni wọ́n ní wọn fún o pé bẹ́ẹ̀ kó sì ṣe kí ni kó mọ lọ ná pé kó sì lọ máa gbatẹ́gùn ńbẹ̀ wọn kó lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ wá wọ́n ti dájọ́ o fún ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbára lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Salim Mahman pé kó lọ lo 75 years imprisonment kọ́ lọ́n ṣàánú yín wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní. inú ìròyìn the sun náà ni ìròyìn eléyìí ti jáde o tí ìtànṣán rẹ̀ mọ́lẹ̀ yóyóyó wọ́n ní ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn usman ankali baba ó ti ṣàlàyé pé wo mo yọsẹ̀ lórí pé a díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ìyẹn ti ìpínlẹ̀ ibi tí òun wà o ibo ìpínlẹ̀ gbogangan lọ́dọ̀ rẹ̀ ẹ mọ̀ gbọ́ ìpínlẹ̀ yóò bẹ̀ni ó ní ẹ wo àgbà tíkẹ́ẹ̀tì ipò gómìnà èmi jáwọ́ mo jáṣẹ́ o ọwọ́ mi rè mo fọwọ́ ọwọ́ mi mo fọ ẹsẹ̀ mi mo fojú mi ó ní òun ò ṣe kíni òun ò ṣe mọ́ òun ti jáwọ́ o ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà usman akali bàbá òun ló sọ pé mo jáwọ́ mo jásẹ̀ lórí pé a jáde àbí a sa eré ìje ìyẹn fún ipò gómìnà ní ìpínlẹ̀ yobe bàbá ní ẹ wo nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyẹn lánàá tí ń ṣojú àrùn wednesday wọn yọjú sí pé bàbá bó ní ìrìn àjò gómìnà ó ṣe lọ ó ní ni kí ni èmi kẹ mo ti jáwọ́ o ó lóun jáwọ́ o inspector ọlọ́pàá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà usman akali bàbá ló ṣàlàyé the sun ló gbèròyìn ọ̀hún jáde láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀ o inú ìròyìn the sun náà níròyìn eléyìí náà ti jáde níbi tí wọ́n ti ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà àbáwa bọ́lá ahmed tinubu lánàá ọjọ́ àánú òun ni wọ́n ní bàbá tún balẹ̀ gbẹ̀gbẹ̀ sí ìlú rwanda o nígbà tí wọ́n ní bàbá balẹ̀ sí agbègbè kan tí wọ́n pè ní kigali ní orílẹ̀-èdè rwanda ìyẹn gangan fún ti ìpàdé ẹlẹ́ẹ̀kẹtàlá eléyìí tí wọ́n ní àwọn àgbààgbà nílẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní wọ́n ṣe o níbẹ̀ gangan lónìí tí ṣọjọ́ ọjọ́ thursday ọjọ́bọ òun náà ni wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu pé bàbá ó gba ààrẹ orílẹ̀-èdè rwanda bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé wọ́n ní wọ́n kí ààrẹ káàbọ̀ pẹ̀lú mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn ambassador bianca ojukwu àti ẹni tó jẹ́ mínísítà ìyẹn fún ti ètò ààbò ìyẹn ní orílẹ̀-èdè rwanda ìyẹn juvenal marizamunda òun ni wọ́n porúkọ rẹ̀ wọ́n ní àwọn wọ̀nyí òun náà ni wọ́n jọ wà pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá ahmed tinubu tí wọ́n sì ṣèpàdé ẹlẹ́ẹ̀kẹtàlá eléyìí tí wọ́n ń ṣe ní ilẹ̀ adúláwọ̀ ní áfíríkà áfíríkà fẹ́ bí ọ̀rọ̀ gbìngà rí bóyè ó wà nínú ìwé ìròyìn the sun láàárọ̀ tòní ẹ fẹ́ ka ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní mínísítà fún olúùlú lẹwa ìyẹn bàbá yẹn sọ wíkẹ́ bálẹ̀ àbújá gangan nù èmi a máa pè ń bálẹ̀ torí ríbẹ̀ jẹ́bẹ̀ tìlú àbújá wíkẹ́ ni o wíkẹ́ ti sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé ẹ wò ó kìí ṣe pé bóyá ọ̀rọ̀ òṣèlú ni mo bá lọ ṣe lọ́dọ̀ alága ẹgbẹ́ òṣèlú all progressives congress o ìpàdé tí mo lọ ṣe pẹ̀lú ọ̀jọ̀gbọ́n nentawe iwata eléyìí tá a lọ ṣe kìí ṣe fún bóyá nǹkan kankan ń bẹ̀ ńbẹ̀ ó ní ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ ìyẹn ni pé ọmọ ìyá mi ó la lọ ṣe o ó ní kìí ṣọ̀rọ̀ ẹbí kankan àbí kìí ṣọ̀rọ̀ òṣèlú ó ní ó yàtọ̀ ó ní jẹ́ èèyàn jẹ́ olóṣèlú kan èèyàn àwa gbúdọ̀ ṣọ̀rẹ́ ara wa ká bára wa sòótọ́ ọ̀rọ̀ àbí ká gbéra wa débẹ̀ ká bára sọ̀rọ̀ eléyìí tí ó yẹ ká bára wa sọ ni ó ní ẹ wò ó ẹ̀yìn akọ̀ròyìn ó ní ṣe rí ohun tí mo lọ ṣe nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tí àwọn yìí náà ń ṣe ìwádìí ìyẹn lánàá tí ń ṣe ọjọ́rùú wednesday ni wọ́n ti ń bi bàbá pé wíkẹ́ ẹ lẹ́sà ó ní ẹ pẹ̀lẹ́ o ó ní ẹjọ́ ìbáṣepọ̀ wo ló wà pẹ̀lú èèyàn àti alága ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ní ìbáṣepọ̀ tí ara ẹni bíi ká fúnra ká ṣíra wa níyè ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ó ní nǹkan tó wà láàrin wa nìyẹn ó ní kò sí nǹkan míì ó ní kì í ṣọ̀rọ̀ òṣèlú tẹ́ bá rí tá a bá ṣèpàdé tàbí tá a bá jọ ń ṣe nǹkan pọ̀ ó ní kì í ṣọ̀rọ̀ òṣèlú là ń ṣe ó ní eléyìí tá à ń ṣe òun náà ni wípé láti lè jẹ́ kí ìdàgbàsókè kó bá wa náà ó ní kì í ṣe gbogbo ìgbà náà ni olóṣèlú méjì tán bá pàdé ló jẹ́ wípé bóyá ọ̀rọ̀ òṣèlú náà sọ ó ní ọ̀rọ̀ ara wa òun là ń sọ o ẹ wo ó wà nínú ìwé ìròyìn gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ṣe gbé jáde ní ìwé ìròyìn the sun náà lẹ́ẹ̀ ti bá ìròyìn ọ̀hún. ẹ jẹ́ ń padà sínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní níbẹ̀ gangan òun náà ni àwọn ikọ̀ ọmọ ogun andikai eléyìí tí wọ́n kóra wọn jọ o wọ́n ti ní ẹ̀wò mẹ́fà kan lẹ̀ o eléyìí tí wọ́n wà lákọ́lọ́ àwọn ajínigbé eléyìí tí wọ́n ní àwọn ajínigbé ti jígbé o àwọn ọmọ ogun andikai ni wọ́n ní àwọn gba èèyàn mẹ́fà lẹ̀ tí ó sì jẹ́ pé obìnrin àti àwọn ọmọ kékèké pàápàá jùlọ ọmọ oṣù mẹ́ta kan wọn náà wà lára àwọn mẹ́fà eléyìí tí wọ́n gbà kalẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń tẹ̀ síwájú wọn ní níbi tí àwọn ti ṣe léyìí òun náà ló jẹ́ pé àwọn ṣe àbẹ̀wò àti ìkọlù sí àwọn ikọ̀ ajínigbé níbẹ̀ làwọn ti mú àwọn mẹ́ta kan eléyìí tí wọ́n jẹ́ pé àwọn gangan ni wọ́n lọ́wọ́ nínú kí wọ́n máa jí ìyàn gbé pàápàá jùlọ nígbé àwọn tí wọ́n jí gbé yìí wọ́n ní ọjọ́ kejìlá tí ń ṣe oṣù kẹrùn-ún tá a wà yìí gangan ó ní ìṣẹ̀lẹ̀ ń wáyé o gẹ́gẹ́ bí àwọn andikai ẹni tí ó jẹ́ agbẹnusọ wọn ìyẹn lieutenant colonel sunny ufa ó ń ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ìyẹn lánàá ọjọ́rùú wẹ̀sì pé ṣe rí gbogbo eléyìí.
1: music and vibes.
2: Awesome talk every day.
0: Ṣá ṣe yìí, àtúnṣì máa ṣe sí o, torí pé a ti ń ṣiṣẹ́ wa gbò, ó dẹ̀ gbòdò, ó wà ní ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí, àwọn máa di káàyè, ìyẹn akogun, wọ́n ní àwọn ti ṣe kíni o, àwọn gba àwọn mẹ́fà lẹ̀, kódà ọmọ oṣù mẹ́ta ń bẹ nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún, ó wà ní ìwé ìròyìn Daily Post láàárọ̀ ti tòní. Ẹ wo ariwo ta o, wàhálà bẹ́lẹ̀ o, ní Ìjẹ̀bújẹ̀ṣà, ní ìpínlẹ̀ Ọ̀ṣun, lánà tí ṣọjọ́rú Wednesday, látàrí wàhálà kan. Ilé tí wọ́n ní wáyé láàrin àwọn agbófinró àti àwọn ọmọ ilé ìwé kan tí wọ́n porúkọ rẹ̀ ní Interlink College of Health Technology. Ilé tí wọ́n ní ìyìn tó fa wàhálà ọ̀hún, òun náà ni ọmọ ilé ìwé kan. Ilé tí wọ́n ní ó mà ní ìjàmbá ọkọ̀ lójú pópó. Bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ọmọ ọ̀hún ni wọ́n porúkọ rẹ̀ ní Olúwaṣeun o. Wọ́n ní kódà ó ní ND, òun ló ní ND2, ọmọ ìpele ND2 ni òun yẹn National Diploma 2, ìn ló jẹ́ o, ni tó sì ń kẹ́kọ̀ọ́ nípa bá ṣe máa gbóhùn sórí afẹ́fẹ́ àti láti máa ní ìbáraẹnisọ̀rọ̀ tó péye, ìta mọ̀ sí mass communication. Òun gangan, òun ni wọ́n ní arákùnrin ọ̀hún Olúwaṣeun ọ̀hún o ló ń kẹ́kọ̀ọ́ rẹ̀ ní iléèwé Interlink College of Health Technology níbẹ̀ o. Níbẹ̀ gangan ni wọ́n ti wá ní arákùnrin yìí, òun ló ń padà sí ìlú Ìjẹ̀bújẹ̀ṣà lórí ọ̀kadà ló sì wà o, kó tó di wípé wọ́n ní ọkọ̀ kan ó mà kọlu ọ̀kadà ọ̀hún ní ojúnà Ìjẹ̀bújẹ̀ṣà sí Ẹ̀sà òkè Ròdù. Wọ́n ní ojú ọ̀nà yìí gangan ni ìjàmbá ọ̀hún ti ṣẹlẹ̀, ṣùgbọ́n lẹ́yìn eléyìí ló di wípé àwọn ọmọ iléèwé tó kù wọ́n bá ní nígbà o, nígbà rárá o, látàrí èyí ló fà á tí ó fi jẹ́ pé wọ́n ní gbọ́mi sí omi òtó. Ó wáyé o láàrin àwọn àjọ ọlọ́pàá àti àwọn ọmọ iléèwé ti iléèwé ọ̀hún, ìyẹn Interlink College of Health Technology. Ó wà níwèé ìròyìn láàárọ̀ tòní, ẹ fẹ́ jẹ̀dí ẹ̀ ẹ bá ń bẹ̀. Ọwọ́ àwọn agbófinró ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn 24 tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n ní níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ àti gba àwọn míì wọlé sí inú ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe o, ní agbègbè kan tí wọ́n pè ní ilé olújì gangan. Wọ́n ní ibẹ̀ gangan ni òní ìjọba ìbílẹ̀ Òkè Igbó. Wọ́n ní ibẹ̀ gangan ní ìpínlẹ̀ Ondo, òun ni àwọn àjọ ọlọ́pàá ni wọ́n ti yabò wọn o, wọ́n yabò wọn gidi gan náà, ó sì kó wọn. Wọ́n ní 24 òun ni àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún, eléyìí tí ọwọ́ àwọn agbófinró tẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, ìyẹn DSP Àbáyọ̀mí Jímọ̀, gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn lánàá tí ṣọjọ́rú Wednesday. Lára ohun tí ó sọ náà ni pé ṣe rí àwọn afurasí yìí, òun ló jẹ́ wípé àwọn púpọ̀ nínú wọn ló jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún, eléyìí tí wọ́n pè ní ẹyẹ àbí ààyè. Wọ́n ṣàkọ́ síbẹ̀ ẹyẹ confraternity. Ìyẹn ni pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ o, wọ́n ní àwọn gangan òun ni ọwọ́ bà, tó sì jẹ́ pé wọ́n ń gbìyànjú láti máa ṣe kíni, láti máa kó àwọn ọmọ ẹgbẹ́ tuntun míì wọlé, àtọmọ ẹgbẹ́ tuntun àti ọmọ ẹgbẹ́, gbogbo wọn báyìí náà ti wà lákọlò àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, tí wọ́n sì ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àti wípé wọ́n ò fojú winá òfin gẹ́gẹ́ bí òfin ṣe ṣàlàyé. Síbẹ̀ wọ́n ní ẹ wo, ọwọ́ ba àwọn 24 ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ondo. Ó wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ti tòní, ẹ fẹ́ kà, ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àjọ EFCC tí wọ́n gbógun ti ìwà ìṣòwò ìlú kúmọkùmọ, ìyẹn Economic and Financial Crime Commission EFCC nù, wọ́n ní ọwọ́ wọn ti ba ẹnìkan tí ó jẹ́ adarí ọ̀gá àgbà ilé iṣẹ́ kan, eléyìí tí wọ́n pè ní Energy Commission of Nigeria, ìyẹn Dókítà Mustapha Abdullahi. Gẹ́gẹ́ bí àwọn àjọ EFCC bí wọ́n ṣe ṣàlàyé o, wọ́n ní mímú yìí òun ló mà wáyé o, tí wọ́n ní ọwọ́ ba DG yìí o, tí wọ́n sì ti mú lọ sí ìlú Àbújá pé yóò wí tẹnu rẹ̀ owó kíni ẹ̀sùn tó fi kàn ju pé wọ́n ló kó owó jẹ náà ni o. Ẹ̀sùn owó kíkó jẹ òun náà ni wọ́n fi kan bàbá yìí. Ẹ wo, ó wà nínú ìwé ìròyìn Daily Post gbé jáde tán láàárọ̀ tòní, ẹ̀yin fẹ́ ṣe rí ẹ̀ sì fẹ́ kà, ẹ̀nà ọgàn ìwé ìròyìn Daily Post ẹ bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.

lórí gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn ti ń bèèrè lọ́túnlẹ́sì péjọ lóòótọ́ ni wípé ṣèyí mákindé máa kéde èròǹgbà láti dúpọ̀ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà òní gangan náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé lánàá láàsì ká gbogbo ètò nínú wọn ni ó ti tò pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ti ẹgbẹ́ òṣèlú people democratic party pdp bó ṣe fi àwọn olùdíje sípò gómìnà àti igbákejì rẹ̀ àti àwọn tí yóò díje dúpọ̀ ilé aṣojúṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin hàn nínú ẹgbẹ́ òṣèlú apm fún ètò ìdìbò ọdún 2027 ètò náà tí wọ́n sọ orí rẹ̀ ní unity mega rally òun ni wọ́n pe o ni wọ́n ní yóò wáyé ní gbàgede mapo nínú ní ìlú ìbàdàn ní ọjọ́bọ eléyìí tí ń ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù karùn-ún ọdún òní gangan náà ni o ṣáájú òun náà ni àwọn oníwé ìròyìn ni wọ́n ti gbé ìròyìn pé ṣe pé kí gómìnà ṣèyí mákindé náà wípé ṣé ó lè kéde èròǹgbà rẹ̀ láti díje sípò ààrẹ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ẹnìkan tó súnmọ́ gómìnà mákindé ó ti sọ pé ẹ wo a kò fẹ́ tí ìdárúkọ ohun tí yóò ṣẹlẹ̀ níbi ayẹyẹ ìjáde eléyìí tá a fẹ́ ṣe yìí ó ní ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kórí òní náà ni òní lónìí jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ òní gangan ni olóyè ṣèyí mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ni ó kéde tí ó sì náwó ara rẹ̀ sókè pé èmi rèé nínú ẹgbẹ́ òṣèlú apm èmi gangan ní jáde fún ipò ààrẹ lọ́dún 2027 nínú ètò ìdìbò gbogbogbò ẹ má gbàgbé wípé inú ẹgbẹ́ òṣèlú pdp òun náà ni ṣèyí mákindé wà o tó ti ń ṣe ìṣàkóso gómìnà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó wá tẹ̀síwájú o ó ní ẹ wo ẹ fẹ́ ṣẹ̀rí ẹ fẹ́ kà á ẹ fẹ́ mọ ohun tó sọ ẹ̀nà ọgàn ìwé ìròyìn daily post punch àwọn méjèèjì wọ́n gbé ìròyìn ọ̀hún jáde láàárọ̀ ti tò ní. ajínigbé fi ayédèrú iṣẹ́ tàn mí lọ sí sàǹfàrà wọ́n tún fowó ọkọ̀ ránṣẹ́ kí n lè tètè wá akẹ́kọ̀ọ́ jáde fásitì kan òun ló ṣàlàyé láàárọ̀ tòní ó ní ẹ wo gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde wọ́n ní ọ̀nà ọ̀fun òun náà mà ní ọ̀nà ọrùn àti pé iṣẹ́ ajé ó ṣe kókó ló mú ọmọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní john arun azi olùgbàdì ìjínigbé o eléyìí tó ṣiṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ kúrò ní ìlú kaduna tó fi ẹsẹ̀ ara rẹ̀ rìn wọ ibi tí ọlọ́ṣàánú wọ́n ló fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sí ibi tí wọ́n ti jí gbé ní ìpínlẹ̀ sàǹfàrà àwọn ajínigbé náà tún sẹ́ndì owó mọ́tò sí pé ẹ̀lò aníṣẹ́ fún ọ máa bọ̀ ṣẹ́ ẹ̀ ohun ìlú mọ́tò àfọ̀n lo mọ́tò sẹ́ndì àká nọmbà rẹ̀ wọ́n ní ẹ wo ó dàbí kàyéfì eléyìí tí ó dàbí ìgbà pé ẹnìkankan ò gbọ́rú ẹ̀ rí ni o wọ́n ní àwọn ajínigbé náà wọ́n pitú ọwọ́ wọn fún arum azi eléyìí tó kẹ́kọ̀ọ́ gboyè ní yunifásitì iléèwé tó wà ní jos ìpínlẹ̀ plateau gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé wọ́n ní kó wá bá àwọn ṣiṣẹ́ jórinjórin eléyìí tí a mọ̀ sí wẹ́dà ni wọ́n fi mú un sí ìgbèkùn fọjọ́ mọ́kànlá bẹ́ẹ̀ fúnra wọn ni wọ́n ní wọ́n tún fún ní owó ọkọ̀ wọ́n tún fi owó ọkọ̀ ránṣẹ́ sí i kó tó lọ bá wọn o wípé máa bọ̀ á fún olówó ọkọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ṣàlàyé nígbàtí arákùnrin ọ̀hún tó rí ìtúsílẹ̀ òun ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé ẹ ṣàánú mi o ó ní ẹ wò láti nǹkan bíi oṣù kẹrin ọdún tá a wà yìí ó ní ibẹ̀ gangan ni ìṣẹ̀lẹ̀ àtijọ́ náà ni ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ó ní òun lòun bá gbéra láti jọ́sì ọjọ́ kọkànlá oṣù kẹrin ọdún yìí ó ní ó di ìlú kaduna láti ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n pe òun tí wọ́n pe òun tí wọ́n sì sẹ́ndì owó ọkọ̀ sí òun ó ní òun ò mọ̀ wípé àwọn ajínigbé ni ó ní ìgbà tí òun tóun dé agbègbè kan tí wọ́n pè ní zaria ṣé zaria zaria ó ní òun pè àwọn tó fẹ́ gbé òun tó fẹ́ gba òun síṣẹ́ òun náà lórí aago wọ́n sì ní kóun gbé ọ̀kadà lọ sí abúlé kan nígbà tí wọ́n máa darí ibẹ̀ fún òun ó ní bẹ́ẹ̀ ibẹ̀ lára ti ń fu òun pé kí ló ń ṣẹlẹ̀ báyìí mo dé zaria ẹ tún ní gbé ọ̀kadà bì kan kí n máa bọ̀ lábúlé bì kan ó ní ìgbà tóun máa débẹ̀ ó ní òun mọ̀ pé ajínigbé ni wọn o ó ní ẹ wo orí ló yọ òun o ó tẹ̀síwájú ọ̀rọ̀ pọ̀ tara ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tuntun ní ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ̀nà ọgọ́rùn-ún ìròyìn punch ẹ̀ bá ìròyìn ọ̀hún bẹ̀rẹ̀.

0: agbègbè kan ìlú kan tí wọ́n pè ní Akotogbo ní ìjọba ìbílẹ̀ Irele ṣe Irele ni Irele ní ìlú Ondo o ni wọ́n ní wọ́n wọ́ bẹ̀ o nígbà tí wọ́n máa débẹ̀ wọ́n ní wọ́n wọnú igbó kan bẹ̀ o tí wọ́n sì bá òkú èèyàn méjì tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún ni wọ́n bá wọn nínú igbó ìyẹn níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ṣẹ̀rí àwọn tí wọ́n bá òkú wọn yìí o ni wọ́n pe orúkọ ìkànnì Lọ́yinmi Bọ̀dé àti Andrew Friday wọ́n ní àwọn méjèèjì ló jẹ́ wípé wọ́n bá òkú wọn wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n wà ṣùgbọ́n agbègbè kan náà òun náà ni wọ́n ti rí òkú àwọn méjèèjì ìyẹn nínú ìlú kan náà tí ó sì jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan náà ló ṣẹlẹ̀ sẹ́nìkejì bó ló ṣe wá jẹ́ ṣùgbọ́n àwọn agbófinró ni ìwádìí ti ń lọ báyìí bẹ́ẹ̀ ló jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn ará agbègbè tí wọ́n ti rí tí wọ́n ti wà nínú ìpayà òun ni wọ́n fi kàn sí àwọn agbófinró tí àwọn sì pe gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn débẹ̀ o àti àwọn akọ̀ròyìn nígbà táwọn máa débẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ gẹ́gẹ́ bí ó ṣe ń ṣàlàyé wípé ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ ohun kàyéfì ó ní bẹ́ẹ̀ sì ló jẹ́ pé àwọn ti ń gbé ìgbésẹ̀ eléyìí tó dúró re o láti rí dájú wípé àwọn ò rí dájú wípé àwọn mọ ohun tó ṣe okùnfà ikú àwọn méjèèjì bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé àwọn ó sì rí dájú wípé ètò ààbò ó dúró fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ó sì ni pé gbogbo àwọn tí ọwọ́ bá ti bà tán jẹ́ afurasí pátápátá náà ni wọn yóò fojú winá òfin lórí.
1: This is Jordan.

0: pe wole e mu awon iroyin kankan sugbe je nbere bere yi lowo awa olugbe ipinle eko lori oro transport e je nbere bere yi ti won ba fun yin ni anfani kan wi pe ke yi nkan kan pada lori oro Lagos transport kini kan won ma je to ma tu je ki yi pada o ba oro oko lori ni ipinle eko ibere ti mo fe bere niyan o ti won ba fun yin lanfani lati yi nkan kankan pada lori oro transportation ni ipinle eko agbero ni o e bi out gini kan kini nkan teyin ma yi pada to je pe o ma mu irorun ba awon olugbe ipinle eko 09063352 na loju opo de wa laaro yi elo awon eyan tin pe elo e ka ro ma
1: e ko ko
0: alo alo nto
1: Awọn ni won surprise fun ni moto ni gba ni.
0: Be ni mi gan ti la mo ti ba pade ri.
1: Ah. Se e de o ti wa da lowo won ki se kekere so won bo so ta lo da ni. To ma fa ko won la patapata anybody ti eni gbo won mo ni le ni.
0: O da. E seun.
1: Temi mi.
0: E se goma. Mo na won ko won ku won le ni. Hello e ka ro. E ka ro.
2: Àwọn tó jà ní pàjáde káwàtọ̀ wọ́n ṣe ní láti pa moral àwọn mílítì ni wọ́n sọ láti pa moral àwọn mílítì ní mílítì mẹ́fẹ́ tẹ́lú tí bá ṣe pé èmi fẹ́ ṣe mo fẹ́ gba ìjọba lámọ̀ràn tàbí kí n fẹ́ pàtó sí tọ́ máa fi sí ètò ìyìn lẹ́kọ̀ọ́ lóòótọ́ kì í ṣe wípé àwọn agbèrò àgbèrò kì í ṣe major problem ta ni ìjọba gangan ni major problem ta ni tán bá rẹ̀ ilé ìtì àwọn náà lè gbowó yẹn ojú èmi kì í tó rọ̀ ò lè gbowó lọ́wọ́ àwọn tó jẹ́ òrọ̀ agbèrò náà ló ń gbowó lọ́wọ́ agbèrò agbèrò làwọn tó ń ra mọ́tò agbèrò lẹni tó ń gbà ọmọ ọ̀tá làwọn méjì ìgbà wọn lè gbowó lọ́wọ́ ara wọn
0: ọmọ líle ló lè mú ọmọ líle
2: regulation ìjọba nílò ṣùgbọ́n tó bá ní kéèmí ṣe àtúnṣe jẹ́ ní láti ilẹ̀ ní kíní yẹn ti wọ́ ẹ̀ta ní sixty, seventy, ani mo lu e, ani railway, ani awon moto nlanla,
0: ajagbe na wa.
2: Now nsin ma baba, mo ru wa lo nko wa ero merin. Koropo lo nko wa ero meje. Nigba te pe population wa ti o ti tan di tan 20. Àwọn àtúnṣe tí kò nílò gangan nìyẹn tẹ bá lọ sí ilé epo ọjà ẹ lérò wípé bóyá kò sí mọ́tò ìjọba ni ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n èrò pọ̀ jùlọ mọ́tò rẹ máa tò rẹpẹtẹ ní èrò pọ̀ jùlọ tó àtúnṣe yẹn ni mi máa sọ pé kọ́ wá kankan ṣe sí ọkọ̀ ògbà àwọn mọ́tò kékèké ìsílẹ̀ kan kó mọ́tò ńlá jáde kọ́dẹ̀ wọ ọ̀nà kọ̀rọ̀ kan dú gbogbo ibi tí brt ò tí wọ̀ kan wọ ibi tó bá lè lọ
0: ẹ kú 09063352
3: Hello,
0: Ekaro. Ekaro, sir. Present, sir.
3: Kuni ba jefa mani kwa kwa wa.
0: Ami o ba mi atonde lewe kun.
3: Atonde lewe kun.
0: Eka.
3: Olo agba.
0: Ami.
3: Gagabi bakala lokwa lokwa rita shiri ya nui ato. Gagabi ya roti kongi yo la sotansi. Lati kotu. Ibe kwa sopoti pe ti gugboko. Gugboko wewe wewe. Koku wale. Koku gugbo a opi lo siwa gugbo a oko. Lala koku wakati simeru. Koma jeki gugbo a oko wewe en shi transporti mo. Gugbo wana afuoli oko ya ato diku. Ekiji. Ti mo feso.
0: Ben sir.
3: Lori oro igulo fun
0: kila pe
3: hello
0: kila pe
3: lori oro igulo fun igulo fun
0: igulo fun
3: lo guloro
0: bana
3: abuja
0: okay ah logun ofe o
3: atu oka of nigeria
0: eh yo
3: ah to ba so mo ko so fun pe ko se jeje igulo fun ni mo pe
0: oruko te fun niyan
3: Egula fun mo npe.
0: Kan se je. Ka
3: to ba sun mo, ko kilo fun pe election Buhari le. Election Buhari le. Ke da se je je do wa nko la.
0: E seun.
3: Atu oka of Nigeria.
0: Eh ya.
3: Amba ibo.
0: E seun, won ni pe kan se je je o pe eni to wa lori election Buhari le. Oni si la ni ko se en to lola.
1: Ojo.
0: E ba yi radio yi dale ka ro. Yes, ma.
1: Did you let other people let us say so? For
0: a cabo, ma.
1: And sure,
0: present, ma. Yes, ma.
1: Say, I'm not going back to transport. Let me go down to insure one, it's all the
0: time.
1: So, by that pain, me. Fucking, you know, put money, go on. Say, come up, I pay for that by the way. I want. Àwọn agbèròyí wọ́n máa disappear ní bọ́ tọ̀pùn mọ̀ rántí ìgbà tí kí sójà tó wọ́n bá tó wọ́n máa disappear ní bẹ̀ẹ̀tì tàbí jẹ́ pé àwọn ìjọba wa àwọn gbàgbèrò agbèrò ni wọ́n tó wọn àwọn náà ìpàdìsì agbèrò àwọn agbèrò yẹn máa kọ́kọ́ clear wọn kò ní sí wọn mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti transport
0: mélòó
1: a máa wà ní bọ́ tọ̀ báyìí. Èrò bí hundred máa wà ní bọ́tọ̀ mọ́tò lérò méje a máa kérò mélòó ló fẹ́ kó mú wọn a ní wọ́n kó wọn kúrò ńlẹ̀ àwọn tó rà owó wọn fi rà ṣùgbọ́n nígbà tí mọ́tò àwọn luxurious bus yẹn bá pọ̀ ń ta àwọn fúnra wọn máa mọ bí táwọn máa ná wọn ò ní ná bí tí èrò pọ̀ sí mọ́ so ìyẹn jẹ́ tidẹ̀ nípa tí àwọn ọmọ odò state yẹn
0: bẹẹni
1: ẹjọ ẹmí mọ ìṣe kò sí tọ́lẹ̀ parapamọ́ sí ńbẹ kò sí àfi tó bá jẹ́ pé àwọn ọba abẹ tàbí àwọn security lẹ gbàbọdì ọdún ọmọ máa tó àṣírí wọn ni ilẹ̀ àwọn méjì tó pa sínú igbó yẹn nísìnyí àṣírí wọn máa tú àwọn tó ṣe àṣírí wọn máa tú ọlọ́run á dẹ̀ tún wọn láti rí so ọlọ́run ara wa lọ́wọ́ o a ní kúkú ìyá a ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o irú ọmọ tó wá tẹ́lẹ̀ ọdún tó jẹ́ pé ó wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ní àwọn ẹ̀ tábà holiday job ọmọ tó kú ọ̀rọ̀ tọ́pù owó tán ká lè sọ pé ọmọ yẹn lè fún èyí tọ́pù owó tán
0: tọ́pù
1: owó tán wọ́n tó tàn àwọn ti gbé kí n bó la ń lọ mo sọ pé sèdí dé ọ̀lẹ́ kọ̀ǹtò nàìjíríà yìí wọ́n lè kọ̀ǹtò ẹ̀ ọlọ́run àwà lọ́wọ́.
0: Mi ẹ ṣe ya mi ẹ ṣe kan Dignes Adekunle láti ìfẹsíwápọ̀ ní Ọlámbẹ́ ẹ ló ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ilé iṣẹ́ ìjọba ẹ̀fẹ̀ mọ̀ nígbàgbẹ́ o wájú àfún gbogbo yín o.
0: Àmì Èdùmarè.
1: Ẹ mi ṣiṣẹ́ o.
0: Àmì sà orúkọ yín o.
1: Orúkọ mi ní Akin Ọlá Akin Kọlá Lákàbẹ̀ṣẹ̀ State.
0: Ẹ káàbọ̀ sà.
1: Lórí ti transport yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ là ń gbogbo àtúntò wọn sọ dáadáa. A lè ní kọ́ kú ìrẹ mọ́tò kéékèèké ẹ kó ló pe kẹ̀kẹ́ náà fẹ́ ló ń wúrọ̀ fẹ́ rà ṣùgbọ́n kí ìjọba kọ́mí provision fún sufficient buses. Àwọn èso bá wọ mọ́tò wọn níbi táwọn ní lọ síbi tágbé òjì ṣètò wọn bí dáàbà pèlú báyìí kó gbà kọ́ fi sí gọ́mẹ̀ntì lẹ̀ tó ẹ̀rọ gọ́mẹ̀ntì yẹn kù sí. Nítorí níke ọ̀gbẹ́ni tó kún ní 75
0: imprisonment
1: mo ti máa ń sọ several times gbogbo nǹkan pátápátá yo ba bi yato si Hausa ati Igbo. Sara won ethnic le bi e won ri ni won yi won yi lati ma jale. Se gbo gbo ton ton ton le kiri poli ton wa Christian ton wa ni ati mole bayi. Eh bi ri yo ba kon be. Ko ma ko gi governor. Se wa yo we o yan kiri o. Ewu ko ma bebe mission of justice.
0: Ah, 09063352. Ti minister tele fun oro agbara nigba isejoba are todologbe Muhammadu Buhari won appoint baba yen ni August 21, 2019 lati owo are todologbe are ana Muhammadu Buhari leyin yen ni won se kini ni won saki re ni September 1st 2021 latari bi won se tun awon igbimo isejoba Buhari se won wa replace e pelu Abubakar Aliyu iye eni to je minister fun oro ipinle ati ise ati ohun ayika won replace e pelu Abubakar Aliyu te ba gbagbe ohun lo take over latowo Babatunde Fashola yen ma yen won ti fun ni 75 years imprisonment latowo justice Omotosho ele karo e karo
1: yes sir oruko ni sisi lati ya la hadu
0: e ka ro ma
1: well sir e ku se sir
0: yes ma
1: e jo sir we ta ro le to be ani awon to ka fun ma se ni bo to be le mi to gba that is fear me to ba la ba ni that is that we let me go me ja ti go ta that is fear me to me se pe ko get my ja yes ma iwo ko ta ta ju da ni ko ni pe wo ko la ni ni ko ni jo to a fu ni to be I want to pass the government on your return for the government. I want to go out with the change in CMA, so that is it. You need to say that all that is so important. But I enjoy me, I want to come to you. I think you talk to your 40, I think you are not bad to do. Enjoy. But I love the job, I love the job, I love the job, I love the enjoy, I love the job, enjoy.
0: Ashima.
1: Ashima, Ashima.
0: Yes, ma. Niti oro ti mo bere ibere ta n da si laaro yi ni ti oro igbokegbodo oko BRT danfo leku ta wa yi traffic o lagbara BRT te ba gbagbe owo tawon eyan fi n wo oko BRT ti lo soke won ba na okada traffic po be kini nko ba opolopo olugbe ipinle ko sugbe je ka wa wo generally Lagos transportation Lagos transport policy se ko wa political sugbo to ba fun yin la nfani igbege ise nke yi nkan kan kan pada ti o fi mu inira ba awa olugbe ipinle ko kini kan won o ba go lo ma je lodo tin elo e ka
1: elo ka
0: e ka ro
1: Ademi yin ba vet mo so lati agege.
0: E ka bo ma.
1: E la sa.
0: Yes ma.
1: E mo ta, in ti mi ka da si mi oro moto. Chen ti ro ba po. Mo do so. Awa de lo ma so pon ni moto pe, iye ba e mi kan gbe. So ni ni ani ati je local government mo ma se ise yen. Wo go wo ti awa de ro pa. Apo wo lo pa si. Ki lo de si wa je ki local government se da si se. Kan le ma fi owo yen so na pa ti se awon kan to le test fi ni ilu ogbo wo ba mo so wa wa gbe o ko le fe kokan ninu orile ede awon apata kokan sinu ti ko se faje le kono pin se
4: Nigeria. A fi ki gbogbo wa jo fanu po pe ki awon assembly awon to nja ton se eto
0: ofin
4: ki won ko fi Nigeria se ayo ko ni mo fe so lo.
0: Okay sir.
4: Owo enikeni ti won ba de si joba to ba ko Nigeria je tabo lo lo kulo ko lo pa si waju le babe. Eri pon ka ko aye won
0: asunra
4: ki won ba ni se ye iye owo ti won so fun awon ti won kawe awon lecturer ni ko be si so fun le lo eri pe ni le ru pe gbebo. Now, if you want to report what you said, well, if you say to your customer, who are you wrong? What are you saying? What you get? To a 1 year, and that's 75 years. So, still, you have to tell you, you have to feel like, yeah, and what you could have done, you are
0: down.
4: If you sign up, Africa, love, they will listen to one. Nigba na ni a ma ri ona owo yen so po o nigba yen ni je iye to ba to so pe o ko le je le mo le so nipa chiko gile kan
0: be
4: o tun ti le gba wi o gba wi o gba wi pe fe tun di sileto o da bi test lo mu
0: o da
4: afika tele kada lo mo gba wa afika tele mo kokon soso. Ni wa ba mo le man je liwa
0: eseun
4: eseun to ba se je ba Nigeria
0: eseun
4: o le ri se afika ti o fi ese
0: won tun se ese gan sir. Yes sir. Baba Olufemi Adeju Ibe lati Ipaja. Hello, e ka ro.
5: E ka ro.
0: E ka ro.
5: E be Adeju
0: eseun
5: e wo o ra mi pe da ru po mi
0: eseun be ma e ma bu e si ma so ra buku
5: mi o buyan
0: o da
5: se ri oro agbero te so ki se mi ti bere. O ti wa ti pe ti pe te ba re ti nigba idibo NPN UPN won wa de wa be ta loruko te ba so pa road nipe lo da road sile o se ni ni te ba so pa national olohun ko foja dola ohun lo je ka register national ta se register won ton so pe won ni so won na ni won lo gege bi lo se ni te wa nigba kan won ma fi agbara gba garage Eyin national yin ni no ticket we dari ke won gba lojumo e so ni mo to le ge so ni mo to na gba dun e ke ma ka ka pojo ba je le e se le ran le yo kan e ri pe owo to moto to won yen ki se ko du mo to wa moto bu folo ba bura ti ki se ntire mi gbo ma fi pe o ti la fe se ba ti ma re pe ni 1020 naira ki bu ki na mi pa so kan ko pe won jo owo to kan na ta kan ma gbe se ni laso awon ma se fari o ka e owo to mi account fun yen so kan ko ti jo ba ko kan ri organize won
0: eseun
5: o je kan mo pe ilu olufe la wa
0: eseun
5: se ti ko ni ba je fun sa.
0: Yes sir. Gini a si pada tun so boya lose to nbo mo ri pe opolopo awon eyan fe so erongba won dada wa pa awon loko. Hello pa pa pa oruko.
6: Hello,
0: hello, look on your video. Think we're back.
6: Hello,
0: àwọn ìyá tó pàjáko pọ̀pọ̀ láwọn ọmọ rẹ̀ tí wọ́n jí ọmọbìnrin gbé òní ni wọ́n fojú balẹ̀ ẹjọ́ àgbọ̀ ìdájọ́ ìtọ́jú àwọn gbé ẹ̀wọ̀n jìra àwọn gbé náà ni ìyá àtàwọn ọmọ ọjọ́ kú pẹ̀pọ̀ òní náà délé ẹjọ́ so gbogbo àbábọ̀ wọn a mọ̀ gbọ̀ lọ́la lágbára ọlọ́run ọba mi dùmarè torí àwa lábẹ́rẹ́ àárọ̀ láti parí ẹ̀ títí di ọ̀la lágbára elédùmarè èmi ni tí tòótọ́ adúgbò lọ́wọ́ peter ọlaniyi o bàbá wa láńrẹ johnson wọn olóòtú àgbà yanyanu àti gbogbo àwọn ọgá lọgà kíyan ẹrí olúwàgbẹmílẹkẹ adébáyọ ló kọ mi mc ràwọrẹ o àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ bàbá ẹ ló kọ mo yọ láàárọ ọlọrun ọba mi sàn sí ẹyà gbèrò ẹ ṣe pẹlẹpẹlẹ.

ọba aládùá lábẹ́ ọ̀run ni pé kó bá àbáyọrí àdúrà ó pa ọ̀nà sí àbáyọrí àdúrà ó ní kó mọrú ogun tó ń dojúkọ bó o bá mọrú ogun tó ń dojúkọ ó ní mọ bó o ṣe fẹ́ gba àbáyọrí àdúrà bó o bá dẹ̀ fẹ́ mọrú ogun tó ń dojúkọ o gbọ́dọ̀ mọ orísun ibi tí ogun yẹn ti wá ibi tí àdúrà ti lágbára nìyẹn ó dùn ún gbà lójú ṣebí kán pàdúrà fún wa ká pariwo àdúrà ni ó dùn ún gbà lójú ṣùgbọ́n olúwa sọ fún mi lónìí pé fẹ́mi mi ò fẹ́ kó máa pariwo àdúrà bí àwọn tó kàn ń pariwo lásán mi ò fẹ́ káwọn èèyàn máa rí ìtara ẹ nínú àdúrà ó fẹ́ kó máa gbàdúrà tó nítumọ̀ fún àwọn ènìyàn olúwa wípé òróró tí mo fi sí ọ lórí kì í sòróró o kó máa kó àwọn ènìyàn jọ kọ́kàn máa pariwo lásán òróró kí wọ́n gbàgbà yọrí àdúrà ni bó o bá fẹ́ gbàgbà yọrí àdúrà o gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń rin ọ̀nà nínú ẹ̀mí tí ogun fi ń ṣẹ́ ogun ò ṣẹ́ nítorí pé ò ń pariwo rárá ogun ò ṣẹ́ nítorí pé ò dáwó rárá ogun ṣẹ́ nítorí pé ò mọrú ẹ̀mí tó wà lẹ́yìn ogun ẹ̀ ó dẹ̀ dojúkọ ó dẹ̀ ṣẹ́gun ẹ̀ bíbélì wípé ẹ̀yin ò mọ òtítọ́ òtítọ́ náà ni ó sì sọ yóò di òmìnira òmìnira ò sí nínú ariwo òmìnira ò sí nínú ọ̀nà oróyàn tó kàn ń pariwo lásán mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ìtara gbàdúrà bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ rí bí wọ́n ṣe lè gbàdúrà tó ó ní ìyá jẹwọ́ tó ẹ kalẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú àdúrà gbogbo ẹ̀yin tá a jọ ń gbàwẹ̀ ẹ ò ní gbàgbà ti àdúrà lórúkọ lọ́rùn àwọn ọmọ ogo ẹ ò ní gbàwẹ̀ yìí lásán gbọ́ ilé ìsà mo fi orúkọ olúwọ lọ́rùn àlàyé gbàdúrà fún ọ gbogbo ẹ̀yin tẹ́ yọ àkókò yìí sílẹ̀ tẹ́ ẹ wá ojú olúwa láti àná lórúkọ jésù olùbàlà ọlọ́run yóò farawọ̀ nínú ọ̀rọ̀ rẹ ọlọ́run yóò farawọ̀ lórí àlàkọjá ẹ ọlọ́run yóò farawọ̀ lórí ìṣòro yẹ gangan ọlọ́run yóò farawọ̀ lórí ogun yẹ jésù ọmọ ọlọ́run yóò jẹ́rìí ara ẹ lórí ogun yẹ máa ṣẹ́ wọlẹ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ àánú á dá ọ lóhùn ìwọ ni kò ṣe àmì àánú á fọ òfun ọ ìwọ ni kò ṣe àmì àánú máa tú ọ lẹ gbogbo ọ̀nà pátápátá ó máa ní ìṣẹ́gun wòlíì rẹ tí wọ́n fi àdúrà wù sí ọ wọlé lọ sùn lálaalẹ́ fẹ́mi dànẹ̀ olótúbẹ̀ gbàdúrà lálẹ́ ìwé pé bó o ti ń wọnú òru lọ ogun tí wọ́n fi òru de ìdè líle sí ọ láyé tó jẹ́ pé bó o bá gbàdúrà tó o bá kàn tó pàdé ẹ̀ lójú àlá ìdìyẹn á tó le sí kí ogun yẹ kó túká lórúkọ olúwa ogun tó mọ ọ̀nà àlá láti mú ogun ẹ kó le.

kan ti lẹkun yẹn pọ ti o si to n bẹbẹ kan ti ẹbẹ yẹn o dabi pe ọlọrun dakẹ si o to n pariwo to dabi pe awọn ọrun ori ti ẹru gba mi gbọ agbara kan wa ni diẹ bẹẹni agbara to dẹ wa ni diẹ yẹ olujẹ ko le wa gbọ lalẹ sori ko to di pe ọta raaye ninu aye ẹ abode kan wa ninu aye ẹ o lo fun raaye wọle ọla ọjọ agbara ni o ọjọ ti ọlọrun yóò tú àṣírí ogun ọ pátápátá ni mọmì mo fi ọlọrun búra fún ọ o ní kábàámọ pé o wábi pàdé àdúrà lọla mo mọ pé ó ti ń sú ọ bẹẹ ni olúwa sọ fún mi pé fẹmi ó ti ń sú àwọn ènìyàn tèmi ìwọ nìkan kọ ló kọkọ máa jà ogun ya wèrè gan bẹẹ náà làwọn ọmọ ìsírẹ́lì wà ló kọ ẹrú bíbélì wí pé èsì tí wọn fún wọn sìn àsìpani wọn àti ẹ lè sọrọ mọ bíbé wọn lolúwa gbọ olúwa yóò gbóhùn ẹ lálẹ lórúkọ jésù àwẹrẹ òní lọ lásán sóorí kí n tó sọrọ jìnà jẹ sọhun tá a fẹ ṣe lọla mọmì a fẹ ṣe iṣẹ wòlíì tó ní agbára iṣẹ wòlíì wá yàtọ sí àwọn iṣẹ tó ti ń ṣe iṣẹ àdúrà náà la máa ṣe ṣùgbọn àdúrà yẹn a máa àtàkì a máa dojúkọ agbára tó dúró lẹyìn ogun ẹ tó jẹ kó le gbọmí dáadáa sóorí bí owó ò bá dúró lọwọ ẹ ẹmí kan.

sílẹ̀kùn fún ẹ̀mí mẹ́rin ló dẹ̀ wà tó máa ń jẹ́ ẹ̀mí àbọ̀dè tó máa ń sílẹ̀kùn fún èèyàn ẹ̀mí ìdílé yín ẹ̀mí ilé bàbá ẹ̀ tó bá jẹ́ wípé ẹ̀mí yẹn máa jẹ́ èèyàn ló wà lé bàbá ẹ̀ ẹ̀mí yẹn máa sílẹ̀kùn fún ìpọ́njú ìpọ́njú á wá lé àwọn olóore jìnà sí ọ o iṣẹ́ dàrú lọ́wọ́ ẹ̀ iṣẹ́ burúkú tá mi yìí ṣe nìyẹn bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó lè bá wọn wí gbọ́ mi tó bá ti kan ìjà tẹ̀mí ariwo ràn òtítọ́ ló ràn bẹẹni ariwo ràn kò bá lè pariwo jù bẹẹ lọ ariwo ràn ẹsà nǹkan tó ń dùn mí jù ni pé àwọn èèyàn ń dáwó ẹ máa jẹ ẹni tó fẹràn ọlọrun o ẹ jẹ aládùúà bẹẹni tá bá nípa ṣe nǹkan ìgbọràn ẹ dáa ṣùgbọn tó bá jẹ pé ẹmí ìpọnjú ló wà nídìí ọrọ ẹ kò mọ ó máa wí sí

tá a fẹ́ bá yín lọ́la nìyẹn. O mọ̀ pé mo dẹ̀ ti sọ fún ẹ nínú àdúrà alẹ́ yìí, níwọ̀nba tí Olúwa fún mi ní òye pé gbogbo ẹ̀mí ló ní èrò tiẹ̀. Ó di tọ́tọ́ bá discover èwọ̀ yẹn, o ló máa bọ́ lọ́wọ́ ẹ̀. Èwọ̀ yẹn lolúwa máa fi wọ wòlíì. That's why ló fi dàbí pé àwọn ìgbésẹ̀ tó

ọwọ́ mú ilé má jẹ̀wú ìṣẹ̀parí ó máa jáde ilé ẹ̀ ṣó mọ̀ pé gàárì lóòórùn. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀mí yẹ wọn kì í fẹ́ máa gbọ́ òórùn. Àwọn òórùn nítorí tó bá ti dénú ẹ̀mí ire rùn ògùn rùn àṣeyọrí rùn orí burúkú rùn ìṣèdààmú rùn ìṣẹ́ rùn sórí ẹnú bá ti ni lára.

ló ń tọ́jú bẹ́ẹ̀ wọ́n mọ bẹ direct náà máa gbé e tó bá wá jẹ́ márúwá ló wọ̀ sọ fún ọ pé o fẹ́ bọ́lẹ̀ ní mọ́rúgà bó o bá ti bọ́lẹ̀ ní mọ́rúgà kó kàn rìn síwájú díẹ̀ ilé tó o bá ti rí béèrè ló ń tọ́jú bẹ́ẹ̀ ní pàwàlà wá jù ẹ̀ fún ọ kò ń ṣe pọ́ nísì ṣùgbọ́n ó lè ṣeé ṣe kó o wọ suite míì wo ló jẹ́ kí n máa jù ẹ̀ fún ọ bó o bá ti débẹ̀ kó kàn béèrè bẹ́ẹ̀ jọ pàwàlà ló ń tọ́jú bẹ́ẹ̀ ni mò ń lọ wá jù ẹ̀ fún ọ wá náwó ẹ̀ sí ọ gbogbo ẹ̀yìn tẹ́ ń bọ̀ láti ìbájà ayọ̀bọ̀n ìtẹ̀lẹ̀ olúga o fẹ́ gbọ́ láti ẹgbẹ́dá o ń bọ̀ láti ìjìbù o ń bọ̀ láti ṣàgárí ẹ̀sìn o ń bọ̀ láti.

0: 110 naira. Ọmọ ẹ o ma da ti ẹ, ọkọ ẹ o ma da ti ẹ, àwọn ọmọ tó wà ní ọkọ sọ fún ọkan da ti wọn, àwọn ọmọ tó ti fẹ́yàwó sọ pé wọn da ti wọn. Ọrẹ má jẹ fèsì báyé olódúwà pé 210 naira fi sínú account tí mo pè fún ọ yìí 3246607016 3246607016 FCMB Christ Apostolic Church Faith Revival Assembly tàbí 6142083872 6142083872 OP Daniel Olufemi Kọmọláfẹ́ wàá wá pè mí sórí nọ́mbà tó ti máa ń pè mí sí àwọn nọ́mbà yìí 08029305728 tó bá pe nọ́mbà tí àkọ́kọ́ yẹ tí ò bá lọ pe nọ́mbà méjèèjì yìí wàá rí mi bá sọ̀rọ̀ ńbẹ̀ 070-14-33-81-11 tàbí 080-286-12238 080-2861-2238 Àláfíà fún orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá ọ lọ jájọ pàdé lára ọ̀la ní church. God bless you.
1: From Lagos, this is
2: your Jordan 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: ìṣẹ́ránṣẹ́ yìí sílẹ̀. Wọ́n wo ohun tí Olúwa ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Ọlọ́run bá mi dá májẹ̀mú pé kò sí ogun tó máa gbé dénú chọ́ọ̀tì wa tóun ò níṣẹ́. Ó ní bí ọdún kò sí ogun tó máa gbé wá bọ́ òun Ọlọ́run nínú lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ tí mo gbélé ẹ lọ́wọ́ tí òun Ọlọ́run ò níṣẹ́. Kò dẹ̀ sọ ohun tó o bá béèrè lọ́wọ́ mi lórí àwọn èèyàn bí kí n ṣe fún wọn tí èmi Ọlọ́run ò níṣe, kọ́ bá lè gbàgbọ́ pé èmi ni mo pè ẹ́ lóòótọ́. Olúwa sọ fún mi pé wáwo kò ní sí ikú tàbí aṣálẹ̀ nínú ministry tí mo gbélé ẹ lọ́wọ́. Májẹ̀mú tó bá mi dá ló wà láàyè síbẹ̀ tó ń ṣe pẹ̀lú bí ọ̀tá ti ń gbógun tó. Ẹ wo iṣẹ́ ìránṣẹ́ ẹ bó ṣe dúró. Ẹ mọ̀ pé àárín ogun ọ̀tá láwà bò májẹ̀mú wà. Májẹ̀mú wà lórí iṣẹ́ ìránṣẹ́ yẹn ló jẹ́ kí ìyanu ṣẹlẹ̀. Mo fẹ́ sọ fún ẹ pé tó o bá lè palẹ̀ ọkàn ẹ mọ́ láti nígbàgbọ́ pé láàárọ̀ la tọ́sẹ̀ pé májẹ̀mú tó lọ́run fi dá iṣẹ́ ìránṣẹ́ yìí kalẹ̀ kó máa ṣiṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu wà á dúpẹ́. Ohun mẹ́ta lórí wọn ní kálò ó máa mú gíláàsì tó fi ń wojú wá. Gíláàsì tó fi ń wojú máa mú wá láàárọ̀ ọ̀la. Wà á dẹ̀ mú páúdà tó máa kù sójú wá. Ẹ mọ̀ pé eléwòlíì ni mo ti wá. Ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn. Pátá bá parí ẹ̀ ẹ máa bu páúdà yẹn. Ẹ báyìí kí n sọ lórí afẹ́fẹ́ ò bá mú ìdọ̀tí ní sílé wá ó máa ṣiṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta tó máa mú wà ní wàá máa pè tí nọ́mbà bá dẹ̀ wọlé máa bọ̀ láàárọ̀ ọ̀la. Kò sọ ohun tí Olúwa ò lè ṣe. Ṣé rí ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀. Olúwa ni agbára àwọn Ọlọ́run ń lò mí. Kódà kí má sí ńlẹ̀ àdúrà ń gbà lórí òkè yìí. Àdúrà ti ń gbà jù. Ẹ mọ̀ pé ìpìlẹ̀ ní gbogbo nǹkan. Everything is foundation. Tí ìpìlẹ̀ bá dẹ̀ ti bàjẹ́ kò sí ohun tí olóòdó fẹ́ ṣe. Ọdún kan mo lọ gbàdúrà ní Sinai. Wọ́n á kúrò ní Sinai. Ẹ mọ̀ pé Sinai Egypt ló wà. Wọ́n á kúrò ní Sinai mo padà sí Israel. Mo la àwọn ilẹ̀ májẹ̀mú kan mo gbàdúrà ń bẹ̀ láwọn ilẹ̀ májẹ̀mú kan bẹ̀. Mo wá kú mẹ́mọ́ lọ sí Sri Lanka. Sri Lanka ni orílẹ̀-èdè Italy. Mo lọ gbàdúrà ní Garden of Eden níbẹ̀. Mo bu omi bẹ̀ẹ́ náà mo gbé wálé mo wá pè fún àwọn èèyàn gbà yẹn. Mo wá fún olómi yẹn. Ó ní ohun tí mo bèrè ń bẹ̀ tí mi ò tí ì rí gbà. Àwa ní ìṣòro tí mo fẹ́ dé sí àwọn èèyàn ti kún chọ́ tó ń dúró dè mí. Èrò ti pọ̀. Èrò ti kún déta tó ń dúró dè mí. Mo wá dé church ní to two torí plane wá land ní after one lóru ní airport. Mo wá dé church ní to two lóru. Bí mo ṣe ń tẹ́sẹ̀ wọlé báyìí àwọn èèyàn ti wọ́n tọ́ wọ́n ti ń dúró dè mí. Gbogbo wọn ti ń dúró dè mí wọn ṣẹ́ ní service wọ́n ń dúró dè mí. Torí a ní pàdé lálẹ́ ọjọ́ èmi dẹ̀dí kọ́ pàdé mi torí for like almost 1 month mi ò sí ilé. Mo lo àwọn ìrìn àjò ẹ̀mí. Bí mo ti ń dẹ́sẹ̀ wọnú church báyìí gbàrà báyìí ọ̀run kò ṣí ni. Gbogbo tí mo lọ béèrè ní Israel ní Egypt ní Sri Lanka tí mi ò rí gbà bí mo ti ń dẹ́sẹ̀ wọnú church wa gbàrà báyìí tí mo tẹ church wa mọ́lẹ̀ gbàrà báyìí ojú ẹsẹ̀ ni mo rí gbà. Àdúrà ń gbà ń bí báyìí. Tó o bá wà nítorí nǹkan mi wà nítorí kí mo sọ fún ẹ gbàdúrà ń gbà wà nítorí Ọlọ́run wá gbàdúrà sílé ayé ara ẹ kádùrà títí ẹ kó gbà. Kò sí ohun tẹ́mi béèrè mi tọ́ báwọn ò ṣe fún mi. Mi ò wá ń bí lálẹ́ yìí láti wá wàásù fún ẹ. Mo wá lálẹ́ yìí láti wá sọ fún ẹ nípa Jésù pé ohun tó ń fẹ́ yẹn Jésù máa gbélé ẹ lọ́wọ́ láàárọ̀ la Thursday ní church wa máa bọ̀. Kò sógun tó bá ní kò sógun ìdílé yẹn. Ogunlé bàbá ní ogunlé ìyá ni kò sí problem tó lè níláyé. Tá a débi tí ò ní lọ irọ́ ni kò sí. Ọmọbìnrin kan ọkọ ẹ ti lọ fún 7 years. Olóhùn ò ní fẹ́ lómi. Olóhùn ò ní date anybody. Ó wá sọ́dọ̀ wa ọjọ́ Sunday mo ṣiṣẹ́ fún. Nígbà tó di ọjọ́ Tuesday àná ó wá church padà. Ó lé ó dẹni tó wù ú gbọ́rù ẹ̀ for long. Olórun àbúrò ẹ̀ ọmọ yóò máa bẹ́ẹ̀. Olórun sọ ń gbé kó wá bóun bẹ̀ òun láàrin Sunday sí Tuesday pé kóun jọ kó wá bóun bẹ̀ òun nígbà tí mo ṣiṣẹ́ fún. Sórí iṣẹ́ wòlíì kan ló mátà ẹni tọ́lọ́run bá fún ṣe ni. The same thing Táyé bá ṣe the same thing Kẹ́hìndé lè ṣe ba o meji ti won se yen en tolorun ba fun se lare awon meji ni titi e ma daun en tolorun ba ti le yen olorun ti emi le olorun fe mi se adun se bi on tolorun lowo si loro ti temi a ro la ba ma le ti e o fun agbala ni 7 tori a se mosu osu me ni ma tu joko ma o ma woran ma o a ro la ba ma le ti e la ro la normal meji ni ko pesi o ma mu glass dani pelu powder tofin konju number meji ni ko pesi 081 30 47 63 70 081 30 47 63 70 number like kejire 080 25 52 38 49 080 25 52 38 49 ma pipe dadi kini kwa leketa tina me bade wole ma bon church mu glass dani ati powder tofin konju especially white powder adura re agba olama ni agbara o ina de maro jesu lo nba wa se awo jesu lo nba wa se o olorun lo pe awa jesu de lo nba wa se be ma de church wa re wo mo to agbado ijaye bole ni ijaye bus stop agbo kada pe o lo church power ororo tabi church bishop adebowale ba ma reti e laaro la wa de ni testimony loruko ti baba tomo atemi ago mefa la nbere service wa o e da very mi e de kagun meje to lu ke koruko sile ko si ministry ko si e ko si bit ko si ilano ati eto ilano ati eto ti wa niyan pe e da very woli ko tete de ko koruko sile to ba ni time to ba hun e o ti mo pe wa ri woli ni time to ba hun e niyan ko ba je next year ko ba je 2 years come ko ba je 3 years come tete de ko pa ofin ilano ko pamo tete de before 7 ko koruko sile to ba de before that time to ba ti ri woli to ba ti ri e ma soro for to see a prophet come in time and write down your name. I cover you by the blood of Jesus as you are going to bed and shall be well with you in Jesus name. Mama de ti e laaro la ka pejo ka gba tete de laaro ka gbadua wa wo life e bi e ko ni yi pada wa wo le aye bi e ko ni yi pada adura gba mbi bayi maje mu ni to ba mi da Olorun de fun mi ni amoretin to nse se ami ati se iyanu Olorun fun mi ni amoretin to nse se ami awon to de ti wa si bayi ri lati wa gbadu awon na lo ye e mo pe aye ta wa ni isin a wa ni aye to je pe awon eyan ki more mo ohun ti mo nso yin na ma ti mo eyan ara le igba aye ta gbe sa awon eyan ki more mo o ko de si ore to jo won lojumo adura n gba gan bi ogun de nse nbi ore to du wa ti se fa awon eyan ni bi bayi akaka ton ni o Jesu tobi ko de ni agbara won na ma bo lola aba Jesu onise iyanu ko se titi e na in Jesus name o daro
1: from Lagos. This is
2: Jordan 105.5
3: station with a voice for entrepreneurs.
4: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, Bi Awon Ipade Adua, Ati Isi Ojo Sunday Se Lorde O, Gbogbo Ojo Wednesday Lososse, Ipade Hour of Possibility, La Ago Meso Uro Da Ago Kan San, Ojo Friday Keji Lososu Ni So Uru Ma Nwaye, La Ago Mewa Ale, Esi Ojo Sunday Ma Mbere, La Ago Mewa Uro Da Ago Meji Abo San, Ewe, Nisi Sisi, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Pasasi Anibaba Street, Off Oyenuga Street, by Technical College, Joke your town and could do Leco, but what your first day, the Paday are possibility. Lago Meso Rod, I go counts, huh? Friday, Tokan Yosu, Miss Oru, Lago Mewa, Lago Mewa, Lago Media Boss, huh? Let's see your Sunday, Mamba Yo, Farah, Lama, Padia, Drava, Yi, Orore, Ashes, Prophet MS, Papi, JP, Luluando.
5: Well, what do I? 091 262 8826, Tabi 08050275621, Echo 0706994 right now.

0: àti ọlápadà fún ọlọ́run ìpè yín.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tọ́lọ́run ṣe inú ayé mi. After the 100 days program, in fact, it has been, a lot of things has happened, even though I didn't come to church, but a lot. Ọlọ́run ti, Ọlọ́run bless me. In fact, mo gba complete ìbùkún nínú program yẹn. So last week, àwọn kan colleague mi kan sọ fún mi pé one apply for share online, so you work at home from home. Àwọn dẹ̀ ni àwọn kan tó apply, wọ́n ń já wọn. Mo ní ẹjẹ́ kẹ́mi try. Ṣé Bọ́lọ́run àti dá Olúwa ń bẹ̀. Bàbá sọ pé tí n bá dé ṣọ́ọ̀bù mi, kí n má wọlé straight, kí n máa ń kí táwọn fún mi, kí n fi gbọ́n gbogbo òkúta tán ṣe síbẹ̀, because in that street that we are, a lot is happening. Mo dẹ̀ ṣe é. In fact, látọjọ́ yẹn ká fi sẹ́nu kádákẹ́. Bá àti ẹ̀ sí ṣọ́ọ̀bù, wọn náà ń dúró dè wá. Bá àti ẹ̀ lọ́jà, wọn á sanwó sàkáǹt, àwa máa wọ́jà tá a fẹ́ tà fún wọn kiri. Látọjọ́ tí bàbá, mo fẹ́ sọ sí nǹkan tí màmá yìí sọ, tán ti fẹsẹ̀ tẹ ṣọ́ọ̀bù yẹn, wọ́n da òkúta, wọn ò dàkúta òkúta kankan òṣìṣẹ́ nínú ṣọ́ọ̀bù yẹn mọ́. Mo ń tà ni, mo fẹ́ ni Ọlọ́run lógo fún yẹn. For this job that I applied for, mi ti ẹ̀ mọ láyé ẹ̀, mo ṣáà apply, wọ́n dẹ̀ náà ń já wọn, wọ́n ní ẹ̀wọ̀ ẹ̀ tẹ̀ dẹ̀ apply, mo ń wówó, Ọlọ́run àtúndá Olúsúwà ń bẹ̀, á guide mi. To the glory of God, mo apply, wọ́n mú mi, wọ́n tún mú mi tán, wọ́n fún mi ní nọ́mbà lady yẹn, as in, you know online work now, ó ṣáà put me through, ó dẹ̀ connect me. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sanwó fún mi. Mo fẹ́ yin Ọlọ́run àtúndá Olúlógo. Bó ṣe ń tọ́jú mi, ló ń tọ́jú ọkọ, ló ń tọ́jú ọmọ, ó ń tọ́jú iṣẹ́ mi, ó ń fiṣẹ́ kúṣẹ́ fún mi, ó ń fi owó kún owó fún mi. Ẹ bá mi yin Ọlọ́run àtúndá Olúlógo.

0: ibẹ̀ ni bàbá ti gbé ń tún òǹdè sílẹ̀.
1: Ibi tó lórí burúkú ti ń dolórí ire tágọ̀ sí ń dọlọ́mọ.
0: Ẹ̀mí mímọ́ la látìlẹ́yìn wa.
2: Gbàdúrà yìí.
3: Pray.
2: Olúwa.
3: Lord.
2: Ogun tó ń sọ ìgbìyànjú mi dasán.
3: Ìbádùn ni àjọyìn máa rẹ̀ kan tó bẹ̀.
2: Ẹlànà dànù lára
3: mi. Àjọyọ̀ mi.
2: Ọjọ́ Sátidé.
3: On Saturday.
2: Àti anoint.
3: We have anoint.
2: Olúwa ní mẹ́ta ni ká ṣe.
3: The anointing should be three.
2: Orí.
3: Head.
2: Ọwọ́.
3: And.
2: Àti ẹsẹ̀.
3: And leg.
2: Màá ṣe nǹkan kan.
3: I will do one thing.
2: Tí ẹ̀mí mímọ́ tọ́ mi.
3: Our spirit is
2: mi ò ní sọ lórí afẹ́fẹ́.
3: I won't say it on.
2: Tó bá di ọjọ́ Sátidé.
3: It is on Saturday.
2: Ọjọ́ Sátidé.
3: On Saturday.
2: Àwọn ẹ̀rí yìí.
3: This testimony.
2: Tó bá ti pẹ́ tó ti ṣe.
3: That has been long
2: time. Tí ò tọ́ra wọn.
3: And has not
2: Igba
3: been fruitful.
2: Nígbà tó bá máa wá gba òróró.
3: When you come and take your
2: son. 21 Psalm.
3: Psalm 21.
2: Lárúgbó ọjọ́ ní ká sọ̀kalẹ̀
3: fún.
2: Omi tí wọ́n máa lò báṣu ẹ̀rọ
3: mẹ́rẹ́ tí lè
2: use. A máa ka 19 psalm sí
3: ẹ̀.
2: Òróró yẹn.
3: That oil.
2: 21 psalm.
3: 21 psalm.
2: Àwa ò ní sọ̀rọ̀.
3: We are going not to speak.
2: Bí olúwa ò bá pàṣẹ rẹ̀.
3: The Lord is not even commanded us.
2: Bó bá jẹ ti pàṣẹ rẹ̀.
3: He has commanded us.
2: Tọ́jọ́ ni kí ẹ̀rí rẹ̀ ń fara.
3: Surely the testimony
2: of the person.
3: Ó
2: tún
3: sọ fún
2: mi sí ni
3: yẹn. That voice
2: ten
3: na
2: fara. 19 psalm. Ṣé
3: wá
2: gba omi yé
3: náà
2: ò ní ra òróró ọ̀fẹ́ ní o
3: láàfin
2: àná ti gbogbo èèyàn
3: pásítọ̀
2: ẹ jájọ gbàdúrà
3: yìí
2: ẹ̀yin ogun tó ń sọ ìgbìyànjú mi dasọ
3: ẹ̀dáná
2: lára mi ó yẹ sọ di àdúrà.
3: Lord.
2: Àdúrà yìí.
3: This prayer.
2: Irúbọ alẹ́ yìí.
3: The cycle of this night.
2: Báwo bá kí n ṣe irúbọ.
3: I have not been doing it.
2: Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́.
3: Those that are working.
2: Tó kún kọ́ fẹ́ sọ yín dọ̀lẹ́.
3: I want bad one to turn into village.

0: ohun ti n gbọ mi lọ́jọ́ ẹtí ò ní sẹ́tù sí.
1: There is nothing making you glad that will not be settled now.
0: Ìbàrẹ̀ ọba tí gbogbo àgbáyé ń bọ̀. Àráìlì kí dọ́bọ̀ lọ́bọ̀ṣà. Mẹ́lẹ̀sà olùgbàlàgbò
2: mi.
0: Bàbá
2: mi.
0: Mo wá sọ́dọ̀ rẹ gbà mí.
2: Mo wá sọ́dọ̀ rẹ gbà mí.
0: Níbi àgbélébu.
2: Níbi àgbélébu.
0: Kí ariwo lọ ní every angle níbí yìí.